kó ní fún ọlọ́run lókè ọrùn òkè yín láàárọ̀ pé ẹ̀kú ojúmọ́ ẹni tó mú arí mọ́ lọ́jọ́ ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀mí lọ́jọ́ tó ní kẹrí ànúgbà ẹni kó bíire fún yín ọjọ́ dé ọjọ́ ń fọ lórúkọ jésù ẹni kó fọhùn rẹ fún yín bẹ́ẹ̀ ni ó rí mọ́ńkà nínú ọ̀rọ̀ ọlọ́run orí dávidi orí ìkẹta ó dín ní ogójì ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n dávidi ló ń sọ̀rọ̀ ó ní láti ìgbà tó ti wà lẹ́yìn tó ń fi dàgbà tán ọlọ́run ò ń kọ olódodo sílẹ̀ irú ọmọ rẹ̀ kò kí ń ṣàgbéjẹun lágbà kò fi bó ṣe

0: lánàá bu ẹyin olùgbọ́ wa la kí pé a kú ojúmọ́ rẹ ojúmọ́ tòní yóò là wá sí àlàáfíà ìfọkànbalẹ̀ ọkàn àti àrísìkí òun náà láfi máa lò wàlàlà hàwúlẹ̀ wàlà kú wọ́tá ilà abilà àbákan náà etí ó jẹ́ ìrẹ́dílétí ránpẹ́ fún wa láàárọ̀ yìí òun ni ká mọ̀ pàápàá à ń ta wa ṣe láyé allah subhanahu wa ta'ala ó jẹ́ wa nínú alqur'an alkarim pé wà máa khalaqu tu lil jinna wal insa illa liya'budun òun ò ṣe déni àti aljannu fún kan mìíràn ju kí wọ́n sin ọlọ́run ọba lọ ìsin ọlọ́run ọba yìí kì í ṣe dandan gbogbo ìgbà tá a bá tó wá gbé àgé àbí tá a wá gbé irun dúró láti mọ ẹjọ́ sì fọlọ́run gbogbo tá a bá ń ṣe nínú ayé wa à ń lọ à ń bọ̀ wa kó máa jẹ́ lórí tọ́lọ́run ọba allah subhanahu wa ta'ala ká sì máa rántí ọlọ́run ọba gbogbo ìgbà àbí ọlọ́run ọba allah kó ṣàlékún dáadáa wa àláwọ̀ rọ́bàna àti ìlàfi dúnìá hasana wàfilà àkọrọtì hasana ọkìnà àdàbàna.
1: Akíwa pé a kú ojúmọ́ lónìí. Ojúmọ́ tó máa lónìí ojúmọ́ rẹ ni yóò jẹ fún dúdú wa. Ọ̀rọ̀ ta ni kíkẹ́ àwíbára wa sọ̀rọ̀ lónìí òun ni sùúrù. Kí ni à ń pè ní sùúrù? Àwọn àgbà bọ̀ wọ́n ní sùúrù òun ni bàbá ìwà. Tíyàn bá ti ní sùúrù tó bá ṣe ohun tó yẹ kó ṣe á jèrè ayé. Wọ́n ní ká má fi kánjúkánjú ṣe ayé ká má fi wàdùwàdù pinle ọ̀rọ̀ nítorí ifá sọ nínú ojú fa ogbè yọnú. Ó ní inú bíbí ò dá nǹkankan fún ni sùúrù ní bàbá wa. Àgbà tó kọ́lé tí kò ní sùúrù aworore ló ní adáfọ̀rúnmìlà ó lọ rè fẹ́yà tí ń ṣọmọ oníwò wọn ní kára lẹ̀ bọ́ ni kó máa ṣe ẹ̀yìn ò mọ̀ pé ìyà tí ọ̀rúnmìlà jẹ́ níwò òun ló ń jẹ́ ìyàwó tí ọba ní sùúrù gbogbo ohun tá ń fẹ́ a tó lọ́wọ́ ire owó a tó lọ́wọ́ ire ọmọ a tó lọ́wọ́ ire ayé a tó lọ́wọ́ a tún wá ní ẹ̀mí gbọ́n àtàlàáfíà a tún ní ìfọ̀kànbalẹ̀ láti lo gbogbo retí ó bá tó lọ́wọ́. Orúkọ mi ni Olúwo Dr. Fáṣọlá Fáníyì

lè kìtàn ọlọ́run tá kì í dá lè kìtàn kábíyèsí ọlọ́run pàṣẹ kódà sínú ayé gbogbo wa o lónìí lọ́sẹ̀ yìí àti ní gbogbo ọjọ́ ayé wa aago márùn-ún àbọ̀ ó ti rú lọmọ nìkan rú báyìí ẹ jẹ́ ká lọ sórí ètò ọ̀rọ̀ ọlọ́run ibi tí a ti darapọ̀ pẹ̀lú òjíṣẹ́ olúwa fẹ́mi emmanuel turning point fún ti àárọ̀ tòní òní ọjọ́ ajé ọjọ́ kẹta dìlógún nínú oṣù kẹjọ agbọdún fún gbogbo wa.

balẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹ tà ló kọ́kọ́ ń tà kọ́mọ ẹran

0: sínú ayé wa. Kó pàṣẹ ìlọsíwájú sórí iṣẹ́ wa. Kó pàṣẹ àṣejèrè sówò oníkálukú wa. Kó pàṣẹ ká lọ láyọ̀, ká bọ̀ láyọ̀, ká padà wálé tòun ti bùkún léní lọ́sẹ̀ yìí àti ní gbogbo ọjọ́ ayé wa. Àní àtúbèrè àtúníkọ́lọ́run ó tún pàṣẹ àlàáfíà sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa tòun torílẹ̀ èdè wa Nàìjíríà, ìpínlẹ̀ wa, ìjọba àbílẹ̀ wa, àtàwọn ìletò wa gbogbo. Ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà, àdúà nígbà agbára kan bẹ́ẹ̀ ni ohun gbogbo tá a bá sì ti fi lé Ọlọ́run lọ́wọ́ báyìí wọ́n ní rẹ́gí ní máa ṣe. Ọ̀sẹ̀ tuntun tún leléyìí tá a forúkọ Olúwa yà sí mímọ́ fún yín o. Kọ́lọ́run ọba kó ṣe dáadáa sí gbogbo wa. Ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ gbogbo ilé àtúpalẹ̀ inú ìwé ìròyìn ti kàn ní 103.5 FM. Iléeṣẹ́ Radio Nigeria, ẹ̀ka iléeṣẹ́ Radio Nigeria tó kárí gbogbo àgbáyé lórílẹ̀-èdè yìí láti ń kàn sí yín pé a kú ojúmọ́ rẹ̀ o. A máa lọ́nú àtúpalẹ̀ ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa. Adétòun Olúwọlé, àtọ́kẹ́ oníròyìn Ayọ̀. Àtọ́kẹ́ oníròyìn Ayọ̀, ẹ káàárọ̀ àti ti mú un dé láàárọ̀
1: tó ní. Ó dáa, gbogbo àṣẹ Ọlọ́run ọba mi òkè lónìí ló fi ní kún fáyà kúnnù ọwọ́ òun ló wà. Ó ní ìdọ̀rùn ní àṣẹ́tẹ̀jù Bùlákùn. Ẹ máa pè mí kí n máa jẹ́ ẹyin, ẹ máa pè mí kí n máa dá yín lóhùn. Bíbélì ní art and you shall be given. Tẹ́ ẹ bá pè mí ń bù yín torí pé olùbùkúnlélédùà oníbu ọrẹ ni. Afunni Másìrìkúnlélédùmarì, Abunni Mábẹ̀yìnwòlélédùmarì, Abẹ̀ọ́ bùkún wa nínú ọlá rẹ, bùkún wa nínú àìsìkí rẹ, bùkún wa nínú ajé rẹ. Torí wípé omi òkun àtọ̀sà wọ́n ti jẹ nínú ọlá rẹ, jáwa náà ò jẹ nínú ọlá rẹ Elédùmarì. Ó yá máa wí wọ́n ní kì í pò wíwí. Gbígbó ajá wọn ní kì í pajá o, kíkún àgùn wọn ní kì í kó àgùn. Bẹ́ẹ̀ náà ni ẹja inú odò òtútù kò gbọdọ̀ múrú wọn. Àṣe Elédùmarì náà ni. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ gbogbo àìtẹ́ ti ń gbọ́ iléeṣẹ́ wa Radio 103.5 FM, Stable of Rero Nigeria. Àtúpalẹ̀ inú ìwé ìròyìn náà rí la fi pè ní ìjẹ́ ti gbọ́. Abdul Fatahi Abdul Gafar ló kọ́ tọ̀dọ̀ tèmi. Ọmọ Olúbà ẹ̀kọ́, ọmọ àtẹjáńjá ẹlẹ̀, ẹ kú kalẹ̀.
0: Ó dá ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation, ìwé ìròyìn The Punch, Nigerian Tribune, ìwé ìròyìn Telegraph, ìwé ìròyìn Vangard tí wọ́n bẹ níwájú ìwé ìròyìn oòrùn òun náà wà níwájú wa láàárọ̀ tòní. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ tòní, òun náà ni ìròyìn yìí wà, ni ó wà nínú ìwé ìròyìn òun tó sì ranjú kalẹ̀ níbi tí wọ́n ti ń ṣe lálàyé wípé ìjọba ìpínlẹ̀ Èkó wọn ní kankan tí wọ́n ṣe kí ni wọ́n fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ètò ìlera ni. Kó lè jẹ́ wípé bọ́mọdé bá wà nípínlẹ̀ Èkó a wà lálàáfíà, bàgbà bá ń gbé nípínlẹ̀ Èkó àlàáfíà ara wọn ò ní di fíafíà láti ṣèmójútó àti ìgbòrò ọ̀rọ̀ ètò ààbò àti ìlera.
1: Ní kété tí ètò ìdìbò gbogbo ìwé ìròyìn ló gbé eléyìí láàárọ̀ tòní òjẹ́ ẹ ti gbọ́ ó. Ìdìbò sípò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ó wáyé 2:00 ní ààrẹ orílẹ̀-èdè yìí bàbá ọlọ́mọ púpọ̀, bàbá ọlọ́mọ yọyọ, bó wàánú ẹgbẹ́ APC Tinubu ń bàbá rẹ̀, ó wàánú AD Tinubu ń bàbá rẹ̀, torí òun ló ṣe ìṣàkóso ètò ìsúná ohun ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu kí Adeleke kú oríire, wọn ni ìjáwé olúborí rẹ̀ fihàn wípé ìjọba tiwantiwa democracy ó fẹsẹ̀ múlẹ̀ ṣinṣinṣin lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ pé El-Rufai ó ti kọ ìwé kan báyìí tuntun, ó ní àì mú bàbá lọ́wọ́ dání ká pọ́nmọ́ ó má jẹun, bẹ́ẹ̀ láti ní kí wọ́n má ṣètọ́jú ilé o. Lórí ibu àká ìkówósí kan báyìí tó jẹ́ owó tùlùtùlù 10 billion náà ló wà ń bẹ̀, El-Rufai ti gbé ìwé kan, ìwé tuntun kan wọlé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àtowó
1: nù. Ìjẹ́ ẹ ti wá gbọ́ o, lórí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ni ní sẹ́bùlù kó márùn-ún gbẹ. Bó ti lòun ká ṣòṣèlú tó, àwọn jàǹdùkú ó sì wà nínú wọn. Bó ti lòun ká dìbò nírọ̀wọ́ rọsẹ̀, jàǹdùkú ó sì fojú wọn láwọn ibùdó ìdìbò kan. Iléeṣẹ́ ọlọ́pàá kéde wípé àwọn ọmọ jàǹdùkú afurasí 295 àwọn suspect tó jẹ́ afurasí lọ́wọ́ ọlọ́pàá bà ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àwa fúnra wa ó ṣe nǹkan tó dáa fúnra wa bìkọ́ Tinubu yó onínú náà ni ó mọ̀ pé mo yo Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń wo àwọn nǹkan o tó jẹ́ ti àwọn ọmọ ogun

0: Now, you can take advantage of the sports and outside broadcast services of FRCN Lagos Operations.
1: That's right. Let's cover your live or recorded events from school inter-house sports, corporate meetings, church activities, road shows, media activations, trade fairs, political rallies, marketing events, to sporting activities.
0: Take advantage of the massive reach on all our platforms. Bond 92.9 FM, Metro FM 97.7, Radio 1 103.5 FM, and online.
1: With our team of experienced commentators, an unforgettable picture of your event will be painted live on radio.
0: For inquiries, call 803-382-8942 or 808-419-3706. FRCN Sports and Outside Broadcast Services.
1: Ready to beam your events to the world.
2: Emeka, Ayo, Aruna, Ebodeo, Ilesha, Munawa, Keja, Tigena, Wao.
3: Kilo de Oje, Gena, Wao. Lẹ́gbà tá a ti fọ́ bàbá ẹ̀tù lówó. A ti tíìpù wọn náà.
4: Wà láì máa lọ bí ọládà yín sọ́nà nísìn nísìn.
3: Ẹ má dánwò. Ẹ mọ̀ pé léwu láti máa sọ́nà. Nígbà tá a ṣe iléeṣẹ́ amúnáwá àkẹjà. Nígbà wà ní ọbẹ̀ lọ sọ́nà. Tó o bá ti ń ṣe òṣìṣẹ́ iléeṣẹ́ amúnáwá ìkẹjà. Tí wọ́n bá mú wọn pọ̀ lọ sọ́nà àbí nǹkan kan. Ọdún mọ́kànlélógún lẹ́lò láti mọ̀lé. Kẹ́yà sọ́ra yín kẹ́ mà wọ́n tẹ́lẹ̀ ń fún lówó tí wọ́n ṣe òṣìṣẹ́ iléeṣẹ́ amúnáwá ìkẹjà tí wọ́n ti ń pera wọn bẹ́ẹ̀. Iléeṣẹ́ amúnáwá ìkẹjà ti wá fi nọ́mbà tuntun síta láti pe kọ́sítọ́mà kẹ́ wọn fún àlàyé àbí tẹ́ bá kẹ́sìn kankan. Ẹ súré pé wọ́n sórí 0201-700-0250 tàbí 0201-227-2940 tàbí kẹ́ pé wọ́n sórí 0201-700-0929 tàbí 0201-227-2941. Ìkẹjà electric sísọ ohun àmúṣagbára dààyè lọ́nà tótọ́.
5: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa lédè Yorùbá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ láago 12 láti ọjọ́ Monday ọjọ́ Adé títí di ọjọ́ Sunday. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.

0: 111.3.5 FM ló tẹ̀síwájú tá a bá dé abala àgbéyẹ̀wò ǹjẹ́ kí ni ohun tá a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀.
1: Gẹ́gẹ́ bí ìṣíwájú mọ̀ wípé àkan lọ̀rọ̀ abala àgbéyẹ̀wò jẹ́ ti gbọ́ ilé iṣẹ́ wa àtìmọ̀gbé ni fún gbogbo ilé tí ìgbọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àbí ìṣẹ̀lẹ̀ bá wá ṣẹlẹ̀ ìkọ́lẹ̀ ìdáńkọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìdìbò ti wáyé o nípínlẹ̀ Ọ̀ṣun. Ètò ìdìbò wa ti wáyé nípínlẹ̀ Ọ̀ṣun yìí àtọ̀nà ló yẹ kó jẹ́ fún wa. Ètò ìdìbò ọdún 2027 ló ti ṣe kẹsẹ̀ darí ló mú àjọ ẹ̀ka Social Economic Rights and Accountability Project tá a mọ̀ sí àjọ SERAP wọ́n dìde o. Wọ́n rọ àjọ INEC, wọ́n ké sí EFCC, wọ́n ké sí ICPC àti àwọn àjọ bẹ́ẹ̀ tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí àwọn ìlànà bí owó ti ṣe fò káàkiri vote buying financial inducement vote intimidation violence àti gbogbo àwọn ìlànà táwọn èèyàn fi ṣe màdàrú abracadabra kata ìbò kára ìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n tọpinpin ẹ̀ dáadáa lójúnà àti gbégidínà irúfẹ́ bẹ́ẹ̀
0: níwájú
1: ètò ìdìbò tó ń bọ̀ lọ́jọ́ ọ̀la. Àjọ SERAP competition sí ICPC àti àwọn alẹ́nulọ́rọ̀ wọ̀nyí kódà wọ́n ké sí African Union, ECOWAS àtàwọn United Nations tó rí sí ẹ̀tọ́ ọmọ ènìyàn pé kí wọ́n ti di fúyà tọpinpin bí ètò ìdìbò ti ṣe lọ bá a bá wo bí wọ́n ti ṣe ṣòwò báṣubàṣu ìwà àjẹbánu tó bá fojú hàn ńbẹ̀ kátàbò káràbò lọ́nà tí ò tọ́ gbogbo ẹ̀ ní kẹ́ ẹ tọpinpin
0: tó sọ ìbò dìgbànjọ
1: lọ́jọ́ ìdìbò òwúrò ìdìbò tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ṣe ṣe vote trading pàṣípààrọ̀ ìbò àti owó papọ̀ èyí tó fáwọn elétò ìdìbò ẹ bá sọ̀rọ̀ ẹgbò ẹdí ẹnu yín bẹ́ẹ̀ ẹ dákẹ́ o ẹ̀yìn ọlọ́pàá ẹgbò ẹ
0: dákẹ́ o. A kìke tán dìbò síwájú yín mọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ bí ìgbà ẹ̀yún ẹsẹ̀ ẹ̀fọ́n jẹ yín.
1: Ẹyin pati agency ẹgbò o oya yalọ́jà babalọ́jà ẹgbò o tó fowó dí kálukú lẹ́nu wọ́n ní ẹ tọpinpin ẹ o. Eléyìí yóò jẹ́ kí electoral act.
0: Gbogbo àwọn ìdìbò fẹ́ tó bá wù ẹ́ ṣùgbọ́n ò ní kú òbí o. Mo ti pe èèyàn sẹ́nu
1: rẹ̀. Gbogbo kí ni wọ̀nyẹn ni àjọ SERAP ní ó yá ká ṣe ìwádìí lórí rẹ̀. Eléyìí ni yóò jẹ́ àmọ̀ pé a fẹ́ dìbò lọ́dún tó ń bọ̀.
0: Torí pé ìyá tó gbọ́ bẹ̀ sókè òkè Falight kó tó jáde ó padà wọnú ilé ọbẹ̀ òkè ń ta sánsán ọmọ tó wà nínú ilé ọmọ kékeré ni ọwọ́ ẹ̀ ò lè tókè ó tọ́ ká ṣe ìwádìí ẹni tó bá sọ kalẹ̀ ó tọ́ ká ṣe ìwádìí ẹni tó bá sọ kalẹ̀. Ó kéré báyìí òun là á ti máa yẹ ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní bó tiẹ̀ jẹ́ wípé àgbéyẹ̀wò bẹ́ẹ̀ ni a ti nà bẹ́ẹ̀ pé àgbéyẹ̀wò nìyẹn tó bá ti tó àsìkò kí àjọ SERAP ti pariwo síta báyìí pé ó ṣe mírí lawo modélé ayé kó má bàa rí bẹ́ẹ̀ lọ́dún 2027 ká tètè palẹ̀ ká pa ejò àjọ SERAP ń sọ bẹ́ẹ̀ wọ́n ké tuntun ẹ wo bí. Èmi mo rí náà sì ní ṣe baálé ọ̀rọ̀. Mo rí la ọmọdélé ayé ó ṣe mí rí òun náà ní baálé ọ̀rọ̀. Bọ́rọ̀ ọba wá jọ̀rọ̀ lọ́rọ̀ alánú agbé àwọn ọ̀rọ̀ kan mi. Gbogbo àwọn ọwọ́ tó gbé owó kan mi. Àwọn bí owó kan ṣe rìn tó sì rìn wọnú àpò kówó sí olówó ìkówó sí bó ṣe di wípé àwọn ìbò kan ó fò tí kìí ṣe intention tó sì wọnú àpò. Gbogbo ẹ̀ náà ni àjọ SERAP ti sọ wípé kí wọn ó ṣèwádìí kí lójú tẹ̀yìn fi wò ó kó tó di ọdún 2027 tí a di ìbò ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ìbò míì. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ohun tá a dà sí nìyẹn tó bá tó àsìkò nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní bó tilẹ̀ jẹ́ pé mi ò fẹ́ lo agbára òṣèlú àmọ́ gàfárù bẹ́ẹ̀ ló ń mú mi bẹ́ẹ̀ ló lóòótú àgbéyẹ̀wò ni wọ́n ń fà mí ó dá mo sì ṣe é báyìí náà o tó rárá mo rékété ni mi o nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni mo sọ wípé àyí bímọ kó jẹ́ baálé díẹ̀díẹ̀ báyìí ńlẹ̀ dàgbọ́n díẹ̀díẹ̀ náà là á dàgbà wọn ni ihun tó jẹ́ tiwa lábẹ́nú lábẹ́ eléele lọ́dọ̀ tiwa fúnra wa established local production fún àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tí ó jẹ́ wípé àwa náà la máa ṣe àwọn nǹkan yẹn àwọn oríṣiríṣi nǹkan kọrìnkọrìn báyìí náà la pè mọ́ra wa bẹ́ẹ̀ àpèmọ́ra là á pé tèmídìrè wọn níbi àwọn armor vehicle anti-drone system ati awon kan mi ti o ma wulo fun awon ogun lorilede Nigeria ti o ni je gbogbo e la ma kowore ilu okere lati lo ra wa sorilede yi won so oro yi o nibi ti won ti se ipade nla kan bayi to je pe awon ti won lenu loro ninu eto lori oro eto abo ninu awon ogun orilede Nigeria ni won so oro yi D17G ni won ni a fowo wewo papo pelu Eagle International for defense system money awon lo ogbon nu papo pelu won o awon se ni trade by butter a ma wa wo laarin pe o da ta ba mu eleyi eyin na o fun wa leyi titi to bi ti o fi di wi pe yo jo dun wa lara yo mo wa lara ta o le ma se awon nkan yi fun rara wa ko ni je pe gbogbo nkan ta ba fe lo gege bi imo ero agbodo lo ma gba lodo awon enikan ka wa na ni nile fun rara wa ka le wo yewu kati yara ka mu jade won soro yi ni bi eto kan to waye lorilede Egypt o ilu Cairo the minister for state for defense Bello Matawale ni won tin so oro yi ni bi ti won so wi pe e je ka jo fi owo wewo ki owo le mo ki idase sile ko tun le wa daada si papa ninu ise omogun orilede Nigeria
1: ye ti wa gbo o inu iwe royin the punch to jade lowuro to ni ni won tin so di mimo wi pe agbagba wa lo ja agbagba gbo ni agba to ba fe ki ru o toru yo fa yi le fun omode ko na ko flourish ile ni oro ti ro isu daula ti se are orilede ye are Bola Ahmed Tinubu ni won so ni mo ninu wero in the nation ti won so ni mo pe igbegba oroke ijawe olubori egbe osilu wa court party ati bi governor Ademola Adeleke Mr. Jackson bo ti se gbegba oroke
0: Mr. Bulldozer
1: bo ti se gbegba oroke nu eto idibo o fun wi pe ijoba wa ara wa idibo ti osilu orilede yi o tin fese mule lai dukuku mo enikeni isu daula are orilede Bola Ahmed Tinubu won ki governor Adewola Adeleke ko orire only koda ki INEC to kede re gan ni are Bola Ahmed Tinubu ti kede ti won si dupe ti won ki ko orire poku ajayi poku ajabo nu eto dibo to se kini tori koja lo se gbagbe pe Adeleke adijerupo egbe oselu accord party lo ti gbe asi ajade egberu lona ogorun marun o le mokola o tu wa le meta deli adorin 511,000 ati 67 votes lo fi fi akegbe re lule gbegbe egbe Bola Oye Banji o bo ko bo sibi kankan o ni egbe oselu PC
0: eh o na gbe oda ani sonu
1: iroyin pe wipe Najib Salame yi to benu egbe oselu ADC nti e o lo gbe ipo keta ipo ti e na egberun metadini ogun ati ogorun ko le a ogorun mejo ni ohun se be lo fi gbigba oro gbigba ipo keta awon adijerupo meji la to ku won gba fun Olorun poor performance ni lebu won lu be nu eto to se kini to waye ngba o ma kede ojogun Joshua Olaleko wole lo kede Adeleke gege bi eni gbigba oro ki ago mejo ku iseju bi iseju mewa lo wu ado ni won kede re bi pe Ademola Adeleke o yo wole le kan si lo gbigba oro ki Salami ti kiku orire gbigba wa kegbe to ku won ti kiki orire yi nbe ninu wero yi nation bi ti alagba bayo ona Onuga to ti buwo lu ti royi so daula are orilede Bola Ahmed Tinubu ti won yo
0: o da nje ti gbo ninu wero in the punch to jade laaro toni Rohidu
1: Rohisu
0: Daula are Bola Ahmed Tinubu Islamically Islamically ewe are Bola Ahmed Tinubu ni todo ti wa nbi o ni won ti so lo sodo ogbogbondu e bodo wu are nigba kan ri lorilede Nigeria olowo oduru omo ajife pe sere o ni won ti so fun won wi pe olohun oni igba tokan yin ko si ni igba tenu yin sa latari oro to ti wa nle lati bi ojo melo wa seyin tori wi pe be ba nso jade bo ba wo wi pe won nso daada won ni ko olohun o gba ta olohun o gba tenu yin ko ma gba tokan yin amo in the other way eleyi yi o di olohun ma gba tokan ko si ma gba tenu yin ni o tori bi pe ka ma ri se na ni lu tenlu amo beyin ba lulu kowo kowo ko ni wo tori bi pe Port Harcourt eyin wori to Wonka, the Na Refinery, like Belagina, Lorile de Nigeria, Yoshi Show, Tony Petty Wani, Awalani, Asi Bado Tun Kowashe, Homoko, Iwambe, Kojakin Koba, yeah, Arebola, Meditinubu, Timon Fessi, Nibio, what was a wipe, or to Toby or Jameta, Tibaba, Yabo, the Tinu, wipe. Cousin Cocotio Shay, Arebola Meditinubu, and I want me be for Cometa. Ti won daruko woyi won ni lai yo di un ti o ma se o tori bi pe lona teyan pupo o ti ero pelu awon obi ti bi ti owo million billion ni o ta won na si ibe yo je ki se o bere lai pe yi be lo lohun o wa ya igbado ha si gbogbo awon ti won tin lero bi pe iwon ta won fe se yi ko ni le se won soro na ni bi ipade nla to waye pelu awon ti won je amoju leja oro epo awon onisowo oro epo ibetiro ati idana afefe gas awon atawon osise won salimonu oladi ti won bembe ati awon ti won je akegbe won mi apata abuja to nbe lolule wa ilu abuja na ni ipade ohun ti wayo ati awon ati are bola ahmed tinubu ti won so wi pe laipe laijina opolopo nkan ni o pada wa di hun tawon eyan o ma wo pe so le sese ti o si wa ti ti sese
1: je ti gbo ninu we royin the nation na mo si wa ti mo nje bi kukuru la aro toni bi ti e gbo si
0: marun lo
1: e bi oselu APC ni pile osu ti so di mimo wi pe a ki ro ka mamo o bi alaye eto di bo ti se lo ni ipile osun ni gbogbo ward 352 words to nbe ni ipile osun awon yo se apole kan lori re pe nija to ba foju won nbe awon yo gba ile ejo tribunal lo en to je adari e ka etoru yi fun egbo oselu APC Olu Ekola Olabisi lo so di mimo o ni awon ti sise pelu awon legal team awon agbofin to je agbofiro to ma nipa ofin lati sise pelu ajo INEC wi pe looto INEC ti kede eri to gbegba oroke amo idibo to sibe awon si ba se constitutional process lati je ki awon egbe to ni nkan gbolohun kan si kede lati so lori eto idibo ki won so ti won ni election petition tribunal lati gba ile ejo ku temi lorun lo lati de won tu test waju to ba de supreme court lati so egbe ẹgbẹ́ náà sọ bí mọ̀ wípé election ti parí ìdìbò ti parí lábẹ́ òfin electoral act 2026 ilé tí wọ́n ṣe amendment àtúnṣe lórí rẹ̀ wọ́n sọ bí mọ̀ wípé lóòótọ́ INEC ti kéde ṣùgbọ́n àwọn ṣì ń ṣe àlàyé àti ìtọpinpin àwọn tó jẹ́ ti tẹ̀tọ́ ẹni lójúmọ́lẹ̀ tó jẹ́ pé rule of law gbọ́dọ̀ ṣiṣẹ́ fairness and justice ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ ṣiṣẹ́ bí a APC ṣe sọ nímọ̀ láàárọ̀ tòní nìyẹn wọ́n rọ àwọn ọmọ ẹgbẹ́ APC pé ẹ gbọ́dọ̀ já ó remain calm and go about your normal business kẹ máa ṣọ̀rọ̀ ajé yín kẹ máa ṣe lọ wọ́n rọ iléeṣẹ́ ọlọ́pàá láti dáàbò bo ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí kò gbọ́dọ̀ sí ìjà ní ìpínlẹ̀ ọ̀ṣun inú wẹ́rọ the nation láti rí òkà sọba ọ̀dà.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́? Ó ṣe bí àfá láàárọ̀ yìí. Nínú ìwé ìròyìn The Punch tó ń jáde láàárọ̀ tòní wọ́n bá ní ohun tó ń ṣepò ṣọ̀rá torí wípé mi ò sí lágbo tọlọ́rọ̀ òṣèlú kankan láàárọ̀ tòní o. Àní ìmọ́tótó tó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ti borí ooru ibẹ̀ náà ni mo wà ilé ni wọ́n sì wà torí wípé bọ́gẹ̀dẹ̀ bá bàjẹ́ àìdọ́gbọ́n sọ wípé ìpọ̀n o. Ètò ìmọ́tótó nípínlẹ̀ Èkó pàápàá àwọn òbítíbitì ilẹ̀ tó ń bẹ káàkiri àwọn agbolé àdúgbò ẹgbẹ́ ọ̀nà gbogbo ọ̀dọ̀ àwọn ọlọ́jà ó yẹ kíjọba ìpínlẹ̀ Èkó wọ bàtà sálúbàtà lórí ọ̀rọ̀ yìí o. Àtàwọn àtàjọ Lagos State Waste Management Authority kí wọ́n sọ́bà tiẹ̀ wọn dáadáa torí wípé afẹ́ má síbi àbí ibìkan nípínlẹ̀ Èkó yìí tí wọn ò máa rojọ́ wípé àwọn ò rí àwọn ọkọ̀ kólẹ̀ kódọ̀tì o. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrégbè lẹ́yìn awuyewuye eléyìí tí iléeṣẹ́ akọ̀ròyìn jọ The Punch tí wọ́n ti sọ wọn ni Lagos State Waste Management wọ́n padà wá kó àkókò ilẹ̀ tó ti di òkè mọmọrí mọmọ sí ojúnà èjìgbò ìdímù nínú ìpínlẹ̀ Èkó. Wọ́n ní oṣù mẹ́rin gbáko oṣù mẹ́rin nílẹ̀ yẹn lò kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní wákò àmọ́ wọ́n ti padà wá kó wọ́n dárúkọ àwọn ọbùsọ̀ tó wà káàkiri wọn ò dẹ̀ tún ìtì ìdákẹ́ Oliver Twist ask for more bó ti ẹ̀jẹ̀ wípé eléyìí gangan we are just àṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ béèrè bọ̀ ni o. Wọ́n ní àwọn olùgbé wọn ò tí ìdákẹ́ láwọn agbègbè ibòmíì tí wọ́n rojọ́ pé látinú oṣù karùn-ún oṣù May ni àwọn ilẹ̀ ti wà níwájú ìta wọn àwọn wíwíwíwí ẹnìkan ò dá àwọn lóhùn kíjọba ìpínlẹ̀ Èkó àjọ kólẹ̀ kódọ̀tì kí wọ́n dákun dábọ̀ kódà wọ́n pe gómìnà Babájídé Sanwó-Olu wọ́n dá pé wọ́n lọ́tọ̀ ni o. Wọ́n nítorí pé tó bá bá ojú a ma bayi mo ko lohun so wa nbe
1: lohun so wa nbe ije ti wa gbo wi pe alaga ijoba ibile igbinjimu LCDA Prince omoba Idris Balogun ti gbo aye mo so lu omo kaafata o ti so di mimo wi pe omo o ni ba aso baba re pele baba re le ko se kiri ko se aso da o won mo eto
0: agbada baba lo ba pe tori pe iya lo nlo ipele
1: ile agbada agbada bare kò ní ṣàṣọdá o torí pé òun ọbẹ̀ tàràlù tí bàtà tí ń tàràlù lẹ́sẹ̀ ló ń ṣe múṣẹ́ ìlú òṣèlú òṣèlú ní bàbàrà láti máa bomi tútù sókàn yàráàlú ọ̀rọ̀ yìí jẹyọ níbi tí wọ́n ti ṣiṣọ́ lójú eegun iléeṣẹ́ èyí tó jẹ́ ti legislative house àti ọ́fíìsì tí wọ́n kọ́ fún àwọn òṣìṣẹ́ láti rí sàmì ayẹyẹ ọdún kan lórí ipò alága ọmọba Idris Balogun ló ṣèlérí náà níwájú àwọn lọ́balọ́ba níjòyè níjòyè àtàwọn òṣìṣẹ́ ọba nígbà tí wọ́n ṣí ọ́fíìsì ọ̀hún fún ìwúlò àwọn òṣìṣẹ́ rẹ̀ ó fi àwọn èèyàn lọ́kànbalẹ̀ pé ìjọba tó ń bẹ lóde yìí mùdùmúdùn rẹ̀ òun yóò pè kárí ilé kárí oko nígbà tó ń sọ̀rọ̀ oníṣẹ́rin tíṣẹ́rí ọlọ́fin ọba Ibrahim Ọláwá Bello àwọn sọ di mímọ̀ wípé inú àwọn dùn bí ọmọba Idris Balogun ó ṣe ń fakọyọ nínú ètò ìṣèjọba rẹ̀ ojúpẹsẹ̀ pèlé o àwọn alága àná níjọba ìbílẹ̀ Gbedimu àwọn náà bẹ́ẹ̀ àwọn bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ òṣèlú APC gbogbo ni wọ́n bẹ níbi ètò ọ̀hún tó jẹ́ ètò amóríyá tí wọ́n sì ń gbóríyìn fún ọmọba Idris Balogun fún iṣẹ́ takuntakun èyí tó ṣe ní Gbedimu LCDA.
2: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Punch tí ń bá dúró lẹ́kọ̀ọ́ máa tún lọ pínlẹ̀ Ogun pa o ni mo ṣe jẹ́ Adétọ́hún oníròyìn Ayọ̀ máa tún wá làgbó sógun bàbá bí ní ilé ìyá á tún wọlé bàbá ẹni o bàbá sì wá wà ní ìpínlẹ̀ Ogun tá a tún wà nípínlẹ̀ Èkó dandan ni ká wo ká tún wò bí. Nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní àwọn olùgbé Mòwe Ọ̀fadà ní abẹ́ ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé local government area nínú ìpínlẹ̀ Ogun wọ́n máa ń lawọ́ rasẹ̀ wọ́n ní ẹ máa dákun ojú ọ̀nà ò máa dà owó ọkọ̀ ọmọ tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ló ti sá kúrò lójú ọ̀nà bẹ́ẹ̀ làwọn ọlọ́kọ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ló ti dẹnu kọlẹ̀ mọ́ àwọn lọ́wọ́ ọlọ́run má jẹ́ aṣòwò ṣọ́ọ̀tì má jẹ́ aṣòwò tí òpè bá ti ń lọ gbogbo wa àwọn ọlọ́kọ̀ wọ́n tẹnu bọ̀rọ̀ nígbà tí wọ́n fẹ́ ojú kan akọ̀ròyìn àwọn èrò wọ́n rò ẹnu wọ́n romi ẹnu tó nígbà tí wọ́n rí àwọn akọ̀ròyìn láti lè ti ẹ̀ yọ díẹ̀ nínú ẹ̀gún tó ń bẹ lára wọn lórí ohun tí wọ́n máa ń fojú kàn bí wọ́n bá ń lọ tàbí tí wọ́n bá ń padà bọ̀ láti ibi iṣẹ́ òòjọ́ wọn níbi tí ẹnìkan ti ń rojọ́ oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta ó ní it's not easy at all Amadu ló fi èdè Haúsá tó dàpọ̀ mọ́ Gẹ̀ẹ́sì ló fi ń sọ̀rọ̀ yìí ó ní láti ọdún mẹ́jọ sẹ́yìn lójú ọ̀nà yìí ti di ẹlùkújọ rẹ̀ ó ti di àlòpàtì tó sì jẹ́ wípé ẹnìkan kò bá wọn rí nǹkan kan ṣe sí kódà wọn ni gómìnà tó ń bẹ tí wọn fẹ máa tí wọn ò ní pẹ máa palẹmọ nípínlẹ yìí wọn ni wọn ṣe ìlérí oríṣiríṣi fún àwọn o wípé àwọn yẹn ó wà nínú àwọn ní ṣùgbọn àmọ but nothing has been done since láti ìgbà tí wọn ti fi do gbogbo àsìkò lórí ìjọba oníṣòwò kan tó sọ wípé kí wọn má dá orúkọ òun òun náà sọrọ ó romi ẹnu tó Idris Lawali òun náà jẹ́ kan nínú àwọn ará àdúgbò ibẹ̀ ó ní ọkọ̀ òun òun máa gbé sí ibi tóun ti máa wọ mọ́tò alápò méjì ₦500 gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lòun túbọ̀ náà ṣẹ̀ṣẹ̀ wá wọ̀dé ilé òun kíjọba ìpínlẹ̀ Ogun kí wọ́n ṣàánú kí wọ́n má jẹ́ kí ìyá báyìí ó máa jẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọmọ ìpínlẹ̀ Ogun ní pàápàá lásìkò tí níbi tá a lajú dé yìí.
1: Ìjẹ́ ẹ ti wá gbọ́ o inú ìròyìn The Punch lówùúrọ̀ tòní ni wọ́n ti sọ ní mímọ̀ wípé ilé ẹni lílé ẹni èdè ẹni lèdè ẹni ìwà ẹni ìwà ẹni ni tá a bá lè mójútó ohun tá à ń pèsè jáde lórílẹ̀-èdè Nàìjíríà ẹ rí wípé yóò ran àwọn ológun orílẹ̀-èdè yìí yóò ràn wọ́n lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe tán o láti máa jẹ́ kí àwọn ológun bẹ̀rẹ̀ kí wọ́n máa
0: Amórí àìmúru. Oya tẹ̀síwájú ǹjẹ́ ti gbọ́ iléeṣẹ́ rédíò wọn.
1: Ó tẹ̀síwájú léde Nàìjíríà ti ṣetán àjẹ́ kí àwọn ológun ilẹ̀ yìí kí wọ́n máa pèsè àwọn ohun ìjà ogun kán máa pèsè àwọn ṣìgìdì òyìnbó tá a mọ̀ sí dúróònù nílànà ti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pé àwọn náà yóò fi dígítà wọ́n máa fẹ́ lanà òyìn tá a gbọ́ sọ ní mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà náà ti ń ṣàfàṣà pọ̀ láti jẹ́ kí àwọn ológun orílẹ̀-èdè yìí kán máa pèsè ohun èlò jáde tó máa jẹ́ ti local production eléyìí tí ó máa bá ti ìgbàlódé mu àwọn tí wọ́n jẹ́ ohun ìjà adi guruja to je ti ologun le yi ki won ba pese re lati fi kun iti won ko wa lati ti oke okun Defense Industry Corporation of Nigeria D7G pelu adesepo Eagles International for Defense System won ju egbe to na kale lati increase technology transfer bi awon owo ilu ta awo to wa lori lebi yo ti se ma wulo fun eto abo ole bi wa Nigeria ele to ma puti military hardware ti won ko wa ile yi lati oke okun en to je Deacon D7G to je oga agba fun ile ise na ogbeni Usman Channel olo so bi mo fun awon oniroyin nibi idaleko lojo meji kan eyi ti won se lati se ajewu si awon ile ise ologun ti won tin se fa ti won ti pese ohun ilu jade to je ti ologun lede eyi to wa nilu Cairo ati Egypt lohun nibe ni o ti so bi mo koda Minister of State for Defense Bello Matawale atawa kegbe re won se abewu si ile ise ohun e won ni bi a ba ni ohun ilu ta pese jade yo wulo fun opolopo awon eniyan lati gba won senu ise be na ni yo tun je opportunity fun awon ologun to ti feyinti lolede wa Nigeria to ba je retired military personnel lolo ma tu wulo fun won ta won yo ma pese ohun ilu jade royin owo je iroyin giri ta ba le mojuto a wa gege bi awon orilede to pese ohun ilu jade to je ti ologun lolede wa Nigeria ilu Cairo ni oro na ti je ni o ka mi lara o tori pe ba ba le ri kiri na se o ma ba ka ko o ma ka ko
2: Nje ti gbo wipe ilera bayi ohun loro gbogbo eni to ba ni alaafia won no lowo olola o tun ni ojo la paapa o ninu we royin the punch to jade laaro toni ni ijoba ipinle Eko the Lagos State Government won ma tun ti soro lori oro awon osibitu lorilede Nigeria to je osibitu nanla o won soro lori osibitu nla kan ti won so wipe ojo general ati somolu won ni
1: o massive
2: sit down won ni iye ibusun to nlo nibe bayi o ma din die o sumo na iriwo tori pe o koja igba o won ni awon hospital nlanla yi ohun na ni won ti wa ni ipo to ja wipe o ti fe pari ọgọ́sàn ni wọ́n sọ wípé èyí tó ń bẹ ní agbègbè Somolu tí wọ́n sì sọ wípé èyí tó ń bẹ ní ọjọ́ fúnra ara ìyẹn ọjọ́ General Hospital ìdá tó ti fẹ́ parí òun náà kò pọ̀ púpọ̀ mọ́ o kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ìlera nípínlẹ̀ Èkó ọ̀jọ̀gbọ́n Akin Àbáyọ̀mí ni wọ́n sọ ọ̀rọ̀ yìí lópin ọ̀sẹ̀ nígbà tí wọ́n lọ ṣe àbẹ̀wò ṣe aránibánidébẹ̀ lọ́lọ́hún orúkọ bàbá wa kan lọ́tà nìyẹn bá a bá bẹ ọmọdé ṣe ẹjẹ́ máa wẹ̀yìn káwò wọn nílẹ̀ yìí ló ta ọ̀jọ̀gbọ́n Akin Àbáyọ̀mí tí wọ́n jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ètò ìlera nípínlẹ̀ Èkó ló ta wọ́n nídìí ni wọ́n fi lọ wo iṣẹ́ ọ̀hún bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé ìdá 85% òun náà ni ti ọjọ́ General Hospital ló ti wà báyìí tó jẹ́ wípé ìdá 15% péré báyìí náà ló kù kí ṣe ó parí o tí wọ́n sì sọ wípé títí ìparí ọdún yìí tàbí first quarter ìyẹn kó tó dinú oṣù kẹrin ọdún tó ń bọ̀ wọ́n ní eléyìí yóò yanjú kí àwọn ọlọ́mọ àwọn ọmọ kéékèèké ẹni tó bá rẹ̀ torí pé àìrókádún bó bá rẹ̀ nìkan kó lè rí bí àá lọ ká lọ gba ìtọ́jú eléyìí tó péye kọmíṣánná ò tún dúró níbẹ̀ wọ́n tún tẹkọ̀ létí o wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n fẹ́ jẹ́ kí ètò àlàáfíà kárí ìlera tó péye gbà nínú ìpínlẹ̀ wa láì máa sá kíjokíjo tàbí kọ́lọ́mọ ó máa gbọ̀n dinìnìnìnì kí ó má sí gbogbo yẹn mọ́ náà ni ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà Babájídé Sanwó-Olu ni wọ́n ṣe ń gbé àwọn ìgbésẹ̀ eléyìí tí ó yakin yìí níbi tí wọ́n ti ń ṣe ètò ọ̀hún ẹgbẹlẹmùkú àwọn nǹkan lílò fún irinṣẹ́ náà ni wọ́n sọ wípé ó ti wà ńlẹ̀ kó tó di pé iléeṣẹ́ hospital kankan yóò bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní àwọn nǹkan tí wọ́n fẹ́ lò ń bẹ̀ ó ti wà ńlẹ̀ ibẹ̀ ni kọ́kọ́ ọjọ́ ni kọ́kọ́ Somolu náà ó tún wà ní agbègbè ibẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé gbogbo irinṣẹ́ tí wọ́n lò fún wọn ó ti wà lárọ̀ọ́wọ́tó.
1: Ó ti dá
2: omi-sí-tú.
1: Ìdí ẹ̀ ti gbọ́ nínú ìwé ìròyìn The Nation lówùrọ̀ tòní ní alága ìjọba ìbílẹ̀ Kóká Àgùdà ló ti ń sọ ẹni mímọ̀ fún àwọn olórí tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ Kóká Àgùdà pé kọ́ lọ fọkànbalẹ̀ àtàráàlú àti gbogbo tó tọ́ àti tó yẹ làwọn yóò dájú wípé ìdàgbàsókè ó débẹ̀ ẹgbẹ́ òṣèlú APC níjọba ìbílẹ̀ Kóká Àgùdà. Gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n buwọ́lu pé honorable Medinus Omobolanle ade tutu aki emi obe ade tutu aki emi obe ha pe ohun gogon lo lori awon ta mo si APC leader egbe osilu ni ti akoka aguda LCDA ni bi pari to waye ni Bolaji Bawo Street ni aguda nibe ni won ti so na bi mo pe eyan gbodo ni olori ni olori gbodo wa gbogbo olori to si wa ni ijoba ibile koka aguda won gboriyin fun Medina o mobalale ade tutu aki emi obe pe olori to yoro ti ni oro yi lo tenu alaga ijoba ibile koka aguda jade nigbati ogbeni Ukidun Aziz ati gbogbo awon councilor re ati awon SLG chief of staff supervisor ati gbogbo awon alen loro to fi mo LGA chairman Alhaji Amoru Fat Mimudu ati gbogbo party leader won pe pese gbogbo ward mesesan mejeje to be ni ijoba ibile na ti won si gbogbo ward wi pe se oga ni iyawa ade tutu Medina Akiyemi Obe won ni oga tawon ni tori pe agba egbe ni to si mo se re ni ise ana alado ni won se surprise visit ohun si won so dun pe won se abewo si koka aguda na to won so dun pe digidigbi ni awon wa be ni won so dun pe Alhaji Tajuddin omo ba Tajuddin Olusi won ni GAC member ta won o le yowo won ko lawo ni be ni GAC member tun recognize Akiyemi Obe wi pe first leader ni koka aguda fun APC ni o enikan ko si gboro gba se re tori pe won se tan lati wites wajuba egbe osedu APC ni koka aguda oro na po o ninu we indignation to jari laaro today be na ni won kiri pe loyalty ti won ni se egbe osedu APC yo ma je ki joba ti wa ti wa ko fese mule sisisi ni ogidan finu re dun se oro gba ki emi obe wi pe awon mo riri won ati leyin ti won se fun awon gbogbo gba lati wites wajuba koka aguda ati iranlowo ti won se fun won ni tes waju eto osedu ni joba ibile na o po o ejo bi oniroyin won chief press secretary Olatunji Bello o se fi to wa leti
2: mo da to ba ri be nje ti gbo ninu we royin news direct to jade laaro toni na ni gbogbo awon omo egusi ota ni won ma ti so congratulations ta ka biesi ade ape lori bata pelese fun his royal majesty oba morufudin adiyo alagbe omo otuku elegusi ti won gba opo ase officially latodo ijoba apele ogun leni gangan ti won so wi pe won gba opo ase gege bi kabiyesi elegusi ti egusi ota a worry land won wa ki won ba oba yo wi pe igba te ti de yi igba yin tu wa lara be na ni eku kebi eku te ye si kebi eye won ni be na ni o ma ri lo oju rere atanu olohun ko ni fi lu egusi sile ati gbogbo ota and its environment
1: environment
2: and its environment ja se be ka ma lo asiko ba wa so remo aboko to di pe a nlo inte banta ni epo lowo inte banta to je pe ileja eya gondie tori pe ajo national drug law enforcement agency awon oni wo yin loju ere o won ma kala fun yin ni won ti fowo asiko ofin mu enikan to je eni odun meji din ni adota to pere lo ni sowo tabatubu o e mo lowo ore mi lowo kilo re yin ta asola oda mo ti gbo nkwan nwan kuwo onye buchi won ni eru kini kokeni bayi ni won mo gba to rapala mo won lara papako ofurufu murita la Muhammad airport la won kan ti wa ke bi pe excuse me sir you are having another baba femi to je aforo lede fun ajo ndlea lojo aiku ana won ni enikeni eyan keyo ko gbajumo ko mo yan daada koda ko mo yan ku otun laye yi ko tun ohun mo yan lona oke orun bo ba ti gogun oloro fun ni o ti lufin ijoba yo si foju ku ata
1: ije ti gbo eje mele ka ma lo ni joba ibile suru lere lele ti sele nibi ti omi do suru lere heritage pigeon to ti se be to ti bo sowo Sharon ife oluwa obi ngo ni ta gbo so dun o pe alaga ijoba ibile suru lere ogbeni babidele Sulaiman Yusuf lo se agbateru lati je ki opolo o ti pepe asa ise ati irin bi eni irin arewa
2: oke
1: iroge ko mo lara awon odo ibe ni omi do suru lere heritage pigeon with the boss of Sharon, if you are being born, with our boss of pay, but you soon, Bab Dele Alaga, you are there now, okay, Arabian, you know, Sharon, if you are poor, really, or so, no, Pele, Kuma, Jay, it's a big pair of Polo, Latimoya, Jojo, La, Mo, Doddy, Polly, Mobiti, Molo, how to talk about Rocket, wanted any, Omida, Yola, you are to be a key ati akegbere toku ti won ko pa nibi idije na wa dupe lowo gbo awon to je ki idije ohun ko wa si imuse o o so supervisor ni council manager ati be be lo wa so mo pa won se leyin lati je ki awon odo ti won mo ti won se tori ojo la tori pe won to ba di le bayi
2: isu
1: ya lo
2: awon isu wa ni ya gugu wa lo la se oba ambo ka so kale sabala agbeye wo
3: ti wa radio 103.5 FM radio 103.5 FM.

0: 103.5 FM Abala Agbeya Wimpe no la wa 0704-700-3341. Ola Yinka Abode ni Olotula loruko ga agba ile ise radio 1 gbe ni abi oga mi o eh you no go far. Hello.
1: Hello.
0: Ekaro.
1: Ni bade to.
0: Ekaro gbele.
1: Alaji Jafa kidi gbe. Oh, kukuli ji gbe na pasita bo ni ba yi le je jo ni to lo. E ba mi kyo ga yi papa ta di be ye o.
0: Ngbo.
1: Eh, lori oruko mi ni abi be du baba wo ri mi soro. According to dilo lo ti so fe di ba nton lo se ja sumo ka gbaru.
0: Okay.
1: Oye, eh, iya na me fun mo. It will go back in my early 27
2: O ti ti adele ke pe o ko rire pe o wole eni atepe ni ka to je o ti ni ti se tele tele ni awo ti owo ni lara to lo fun awon eyan lowo lati fi dipo nkan pe ti won ni ye de la pe ofin nipa ti awon olopa kan ba ti mu won awo to ri mu yen kan ba won lo si court
0: ki won fi won fi oju won han si gboro 0704-700-3341 tori asiko wa 0704-700-3341 ah just rafu si ke gba jare o ti pe awon ajo eleto odibo wi pe owo fon ka akiri o owo fon kiri
1: e daro
0: e karo sa
1: yo la to gba
3: John.
0: Good morning Mr. John.
1: I did so, I did not buy my government.
0: Benny,
1: thank you,
0: Lucky for the winner and sorry for the loser. 0704-700-3341. Ekaro, sir.
2: I don't know.
0: I'm going to go to the house. Order 0704-700-3341. Lásìkò ètò ìdìbò tó kọjá wọn ni a máa palẹ̀ ká tó pa ejò ni kó tó di ètò ìdìbò 2027 tí ó jẹ́ ti ààrẹ àtàwọn gómìnà míì lórílẹ̀-èdè yìí kí la ṣe ọ̀nà wo ni a gbà láti ri wípé owó náírà ò máa wá fò kiri àti dọ́là láwọn ibùdó ìdìbò ká wá máa ráwọn kan mọ̀ pé èèwọ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta nígbà kan wọ́n bá fẹ́ lọ dìbò ní mú tó ń jẹ́ owó dání ń tẹ́ fẹ́ mú lọ náà ni káàdì ìdìbò yín àmọ́ nísìnyí káwọn èèyàn tún máa sọ wípé ṣèbí mo ti fún ẹ lówó ó bá dì í mo mọ ibi tó fẹ́ gbà ó tún wá gbowó lọ́wọ́ mi ò tún gbowó lọ́wọ́ mi bó ẹni tó bá dì í fún mo tún máa mọ̀ bó o bá jáde kúrò níbà ìdúnkòkò mọ́ ni ọ̀nà owó láti la máa gbà láti lè fi ṣẹ́gun yẹn kó tó dìgbà tá a dìbò ńlá lọ́dún 2027 0704-700-3341 Gafaru kí a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fi
3: wá dúpẹ́ lọ́wọ́ ìtẹ́kẹ́ o àsùnmọ̀ rírì yín o
0: àmọ́
3: rí nítorí pé bí bá a sì ò bá ṣe
0: ó
3: sì kú níbà làwa láò ló ṣe èyí tó sáwà o
0: ọ̀rọ̀ kan tún nìyẹn ẹ jẹ́ wà lọ láàárọ̀ tò ní ọpẹ́ lọ́wọ́ olóòtú wa fún ètò tààrọ̀ tò ní àti akẹ́kọ̀ọ́ wa IT student wa
3: Elizabeth
0: Adeleke kí ọlọ́run ọba kó fi mímọ̀ sọ́kàn ẹ jẹ́ àmàlà adétúnwọ̀n àtọ́kẹ́ olúwọlé lorúkọ mi àtọ́kẹ́ oníròyìn ayọ̀ títí nígbà tá a tún máa pàdé ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ níwọ̀nba ara wa ká wá tàṣẹ àgẹ̀rẹ̀ sófin ìjọba àti sófin ọlọ́run. Ọ̀gá mi o Abiola ọmọ
3: Peter
0: ó yá ká máa lọ yàrá rẹ̀ wá nílọ́ọ̀ adétúnwọ̀n ọmọ Peter ó yá ká máa lọ yàrá rẹ̀ wá nílọ́ọ̀ adétúnwọ̀n ọmọ Peter ó yá ká máa lọ yàrá rẹ̀ wá nílọ́ọ̀ adétúnwọ̀n ọmọ Peter ó yá ká máa lọ yàrá rẹ̀ wá nílọ́ọ̀ adétúnwọ̀n ọmọ Peter ó yá ká máa lọ yàrá rẹ̀ wá nílọ́ọ̀ adétúnwọ̀n ọmọ Peter ó yá ká máa lọ yàrá rẹ̀ wá nílọ́ọ̀ adétúnwọ̀n ọmọ Peter ó yá ká máa lọ yàrá rẹ̀ wá nílọ́ọ̀ adétúnwọ̀n ọmọ Peter ó yá ká máa

0: Aba, Etiri Bana Wambe, Anfani Lare o, Fuwa Lagbata, Tony Address Ibita Ale YC, Mabo, Lati Wa Foru Kosile, Lati Bawa Dopo, Nile Se Wao, Ero Bani Soro Wani Yo, 08022333205 08022333205 Emule nkan si 08022333205 ẹ̀yin òbí àti alágbàtọ́ tó lọ́mọ nílé ìwé ńlá ẹ̀fọ́ Osula Bitters tẹ́lẹ̀ ẹrù ọmọ wa ò ní jìyà oníyà o gbogbo ìfẹ́sàn téèyàn lè kó látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò tó lè fa wàhálà nínú ayé àwọn ọmọ wa lo Osula Bitters yóò bá wọn fọ̀dànù o àdírẹ́sì wa nìyí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Ìsàwò ẹ bọ́lẹ̀ ní Abbey Bus Stop àdójúkọ Abbey Bus Stop yẹn ẹ ti rí bánà wa ń bẹ̀ ẹ̀yin ti Sàgám ẹ lọ sí ìsàlẹ̀ ọkọ̀ roundabout ní Ìláyè ẹ wo bí áàkì tí wọ́n ya adé sí yẹn ẹ wọnú street yẹn níwájú transformer tó wà ń bẹ̀ ẹ bèrè Osula Aba ẹ ti rí bánà wa ń bẹ̀ àǹfààní ńlá rèé o fún wa lágbàtà tó ní àdírẹ́sì ibi tá a lè wá ẹ sí máa bọ̀ láti wá forúkọ sílẹ̀ láti bá wa dòwòpọ̀ nílé iṣẹ́ wa o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nìyí o 08022333205 08022333205 ẹ̀múlẹ̀ nǹkan sí 08022333205 ẹ fẹ́ mọ gbogbo ohun tá a gbé dání nílé iṣẹ́ wa ẹ lọ fọ́lò wa lórí gbogbo social media platform wa osulaaba.ng gbogbo ohun tá a gbé dání lẹ́ẹ̀mọ rí kété kété a ní fàìsàn ló gbá o.
1: Osula Bita ni o.
2: Osula Bita ni kẹ́kọ̀ọ́.
1: Ó tún gbára ríro.
2: Osula Bita ni kẹ́kọ̀ọ́.
1: Àpọ̀jù ṣúgà kò sí mọ́ o.
2: Osula Bita ni kẹ́kọ̀ọ́.

0: tó di sísọ èrò ní kọ́kọ́ jẹyọ sílẹ̀ lọ́kàn èdè láti fi ń de èrò ìdí abátàwọ̀ yorùbá máa gbé èdè lárugẹ àwọn orílẹ̀-èdè tó bá ń pọ́n èdè wọn lé a máa tayọ jaburata nítorí pé ẹni bá ń sèdè elédè a máa rẹ̀rẹ̀ elérò ẹni bá ń rẹ̀rẹ̀ elérò a máa ṣèṣe oníṣe ẹni bá sì ń ṣèṣe oníṣe ńkọ ìwà oníwà lórúfẹ onítọ̀hún yóò máa hù ẹni bá wá hùn wa oníwà wàyí ò yóò jẹ́wọ́ bẹ̀rẹ̀ sí ní sèdè rẹ lónìí sọ ọ́ sáwọn ọmọ rẹ ará ọ̀rẹ́ ìbátan ojúlùmọ̀ àtàwọn alábàágbé rẹ má fọwọ́ òsì júwe lé bàbá rẹ ìwọ tilẹ̀ ti ń sọ tẹ́lẹ̀ kárí láì tẹ̀síwájú èdè rẹ òun ni ìdánimọ̀ rẹ ìtanijí yìí wáyé láti rédíò 101.3.5 FM tó kalẹ̀ kà sí ìlú Ìkò yìí ní ìpínlẹ̀ Èkó.
1: Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ọmọ ọdún mẹ́jọ sókè èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀ àsìkò yìí ni a wá lè fìfẹ́ hàn sí wọn ká tọ́jú wọn ká rí pé wọ́n lọ sí ilé ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára kí wọ́n lè daṣọ àṣírí bò wá nígbà táwa náà bá dàgbà tán ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́ tá a ti dọmọdé padà kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ ǹjẹ́ ó lè wúlò fún wa ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò kí ni wọ́n lè dùn sí wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí ká tọ́jú àwọn ọmọ wa kí wọ́n kọ́ṣẹ́ kí wọ́n sì kàwé yanjú kí wọ́n lè wúlò ní àwùjọ ọjọ́ ọ̀la wa ni wọ́n ẹ jẹ́ ká tọ́jú wọn ìkéde wa láti ilé-iṣẹ́ Radio 101.3.5 FM.

0: 103.5 FM, Radio 1, no le wa ke, ma shi be ke, ma yi kuro. Asha, ati ishe no ni ito ti, mbo, lowo, lowo. Alejo wa ti wa ni kale, e alejo wa, e kwa shale, e je ki, agbo uruko yin ke, sofa mo yin wa, ni uruko yin, ibite e ti wa, ati awon ko ti wan she, ni agbo obiti, e yinbe, ibite e ti wa, e je ki, amo, ni shoki, e shion.
1: Uruko temi ni Oluwa Damilola Jacobs. Mo de je omo bibi ipinle Eko. Iti a fi ori mi so lesi. Ilu Obalende. Omo Obalende kankan ni mo je ni Agboole Elesin. Family house wa ye Agboole wa won ni Agboole Mr. Robert Constance Olakunbi. Me number 54 election. Ben Yolotu Asha Atishe ni Obalende oje eyi ti o rewa lopolopo eyi ti gbogbo omo bibi ipinle Eko ko fi sere rara bere lati Idumota lo si eta kan ni Olowugbowo ati Obalende titi do fi Obalende odun eyo yo je eyi ti oma parapo ninu ife ati sokan lati se ajoyo re awon ti won ti en se omo Yoruba gan Awusa ni Oyibo ni otawon na gbe ni adugbo awon na ma n jade sita lati wo bi odun na ti se lo to de pe akoko na je yi ti ara won to ma wa lati diaspora lati wa se ajoyo re ti iwure na si ma n tele atawon to ba wa ni ipinle miran lo le di Nigeria o ma n parapo lati se ajoyo re ni itesiwaju olotu ta ba n so ni ti asa ti se o ti wonu esin be ni esin na ti wonu asa ti se so ni Obalende asa ti se won yato patapata nitori pe ẹ̀sìn ó jẹ́ tí àwọn èèyàn mú ní ọ̀kúnkúndùn Awusa Yoruba nínú ìfẹ́ àti ìṣọ̀kan lọ́jọ́ ń gbé bẹ́ẹ̀ ni oníkálukú ń ṣe ẹ̀sìn wọn láì kò sí aáwọ̀ tàbí wàhálà ẹ tó rin máìlì kan olótù ẹ máa rí mọ́ṣáláṣí ẹ̀rí ṣọ́ọ̀ṣì ẹ̀rí mọ́ṣáláṣí ẹ̀rí ṣọ́ọ̀ṣì kò dẹ̀ wà nú àkọsílẹ̀ rí wípé ìjà ẹlẹ́sìn ìjà ẹ̀sìn ó ṣẹlẹ̀ rí nkankan tó tún wá jẹ́ kí àṣà àti ṣe wọn kí ó tún yàtọ̀ pátápátá ni wípé tẹ bá wo àwọn Awúsá ní Obalende Awúsá lápapọ̀ ẹ rí pé wọ́n mú iṣẹ́ aṣọ ríran wíwọn aṣọ karún aṣọ karún karún aṣọ wọn mú lọ́kùnkúndùn ó jẹ́ iṣẹ́ àjogúnbá wọn tẹ bá dẹ̀ wo Yorùbá náà lápapọ̀ ó jẹ́ iṣẹ́ tí Yorùbá náà mú lọ́kùnkúndùn so gbẹ́bá ṣe ń wọ ọba yìí àdúgbò ní Obalende báyìí olótù ẹ máa rí àwọn shops ti Yorùbá àti Awúsá wọ́n lè jọ gba shop kan náà ibẹ̀ lọ́dún máa wà tó ti mú aṣọ èyí tó ń rán aṣọ èyí tó ń rán fìlà ètò so èyí mú kí àṣà àti ṣe wọn kó tú wà so unique owó èyí tó gbajúmọ̀ jùlọ ní àárín àwọn ènìyàn mi ní Obalende òun ni rírà àti títa àwọn nǹkan ẹ̀mí tó ń wá láti inú mi bí alákàn ìdí ẹja wọn a máa dín wọn a máa ta gẹ́gẹ́ bí gbogbo a ti ṣe mọ̀ wípé àwọn nǹkan tí ó ń ṣara lóore jùlọ tó ń jẹ́ kára dán jùlọ ní àwọn nǹkan tí a rí láti inú mi so èyí pẹ́ jẹ́ nǹkan nínú àwọn òwò tí àwọn èèyàn mi láti Obalende fẹ́ràn láti máa ṣe àti wípé onídìrí wọ́n fẹ́ràn iṣẹ́ onídìrí àti iṣẹ́ rírán aṣọ kamaraṣọ wọ́n máa ń ṣe owó aṣọ rírà àwọn aṣọ òkè àwọn aṣọ lace láti foreign countries and then rírán aṣọ òfì ó jẹ́ gẹ́gẹ́ bí ó sì ṣe jẹ́ lára àwọn iṣẹ́ àdáyébá èyí tí yorùbá lápapọ̀ pàápàá ní ìlú ọbalẹ́ǹde tí wọ́n fẹ́ràn gan láti máa ṣe. Ohun kan tí ó mú ọbalẹ́ǹde yàtọ̀ pátápátá ni wípé gẹ́gẹ́ mo ti ṣe sọ lákọ̀ọ́kọ́ àwọn haúsá wọ́n pọ̀ níbẹ̀ náà dáadáa. So the best suya joint in Lagos State is in Obalende. Te ba fe je suya to dara julo to dun julo Obalende ni. Te ni alale gangan ni owo ti won sese bere. Nigba ti elomi ba tin ko gba wole ipile tin su. Te ba di Obalende ago mewa igba ni ise aje elomi ese bere. So everywhere man wa lively lowo ale ti onukaluku de ma se wo won like o si wahala abi idamu. Ati wipe ninu ife ati isokan gaga bi ati se mo wipe ife ni akoja ofin ninu ife ati isokan ni gbogbo eniyan fi n gbe ni adugbo naa ati omode ati agba iti pon alejo bi enikan o ba ti e sinle ebi enikan sinle nkan daadaa ka ma so idakeji o sele si enikan gbogbo eniyan to wa ni adugbo lo ma dide fun eni naa lati ri pe o gba itoju laiko fi se wipe o je omo iya won abi o je omo baba won abi otomo abi won otomo ese gan.
0: Alagbada mi eseun se titi suya joint yi te daruko yen gan jibijibijibijibi kani ti ma se pe ipolowo oja lo ma je nba ni ibi to tin ta gogo e ba wori labe aso emi ati njo ma so pe pe ibi to tin ta gogo emi na adipe ma lo to ajojo kan ma kan sa eyin te bi ba woni eje ka lo je suya lo ba le nde e se adupe mo lero pe ta ba tu pada pe yi nigba mi e da wa lohun tori awon nkan si po ta wu wa lati bere mo de mo pa awon to wa ninu ile na bo se ngbo to je pe elomi omo Obalende ni abi o je omo Iko Igbomota awon agbegbe kokan be yen ni adugbo Island awon ti Island gan na awon gangan pato won lawon oro kan tawon gangan fun ara won ma fe so pe ladugbo tawon o ya lo la ma bo wa je ki awa so to lo wa se to Obalende lori mu awa na ni imi se lawon agbegbe ni lo Obalende mi ni Korodu emi ni makoko àwọn kankan wà tó ṣe kókó nípa àwọn àdúgbò yìí èmi ni sùúrù lérè èmi ni ṣítà èmi lójú ẹlẹgba èmi mú ṣí ó ní àwọn kankan láwọn àdúgbò yìí tó jẹ pé àwọn agbárìn síbẹ à ń fẹ kẹ mọ tẹ àwọn kankan wà táwọn èèyàn tún máa ń sọ nípa àdúgbò bo wípé àwọn tó wà bẹẹ gbé fún làwọn tó wà bẹẹ tó bá débẹ ṣọ ara ẹ o kó ẹrú ẹ kókó mọ́ra màá fẹ́ kí àwọn tó wà ń bẹ̀ torí àwọn kọ̀ọ̀kan àwọn èèyàn tá à ń pàdé a rí pé àwọn èèyàn pàtàkì ni wọ́n jẹ́ láwùjọ oríṣiríṣi ṣé wisiwisi wisikiidi ṣé ojú ẹlẹ́gba ṣítà oríṣiríṣi ìkànnì Ọlámídé Bàdó nǹkan oríṣiríṣi bí ni gbogbo ẹ̀bùtẹ́gbogbo wọn ti dàgbà àwọn èèyàn wà lóríṣi káàkiri tó yẹ pé wọ́n ti dèèyàn pàtàkì láwùjọ tó yẹ pé àwọn agbègbè míì tá a fẹ́ máa sọ lórúkọ tí kì í ṣe tiwọn òun ni wọn ti jáde wá ìgbà tá a bá wá ń gbọ́ la máa gbọ́ ṣé pé bí lo ti jáde wá ṣé bí lo ti dàgbà bẹ́ẹ̀ ni kí ni àṣà kí ni ṣe ní àdúgbò títí kí ni nǹkan tó ń ṣe lágbègbè tiyín kí ni àṣà àti ṣe ti lémi ti ìlú mi Radio 103.5 FM lẹ́wà ẹ má fi ìgbà kankan yìí kúrò ọ̀dà akàn rọra ju àwọn orin kéékèèké kan sí ní apá ibi torí àlejò àwọn ṣe bẹ́ẹ̀ wọ́n ní àwọn nǹkan tó fẹ́ ṣe wọ́n ti yẹ̀bá sẹ́gbẹ́ kan náà àwọn àṣẹ bẹ́ẹ̀ àjọ àwọn orin pépèpé kéékèèké kan sí tá a fi parí ètò ní àṣálẹ̀ yìí tó bá máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́rùn ọba ìlédùá ètò àti kún gbọ́gbọ́ mo fi ń dá yín lójú pé àwọn nǹkan tá a mú wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin gan máa wúwá ẹgbẹ́ lọ́lá báwo ni irú ìrìn àjò wo lórin bẹ́ẹ̀ ni ìrìn àjò oore ni kó lè dà òun náà ni ìrìn àjò táàárín 103.5 FM ẹ̀kú àṣálẹ́ àṣà àti ìṣe ilé mi, ìlú mi, ilẹ̀ mi, òun náà ni ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ lọ́wọ́.

0: Kalem.
1: Ẹ kalẹ ma.
0: Ẹ kalẹ sa, kí ló kọ yín láti bulletin ń pè wá?
1: Mighty ọpẹ láti Kétu.
0: Mighty láti Kétu. Gbogbo ara Kétu ń kọ o.
1: Ọ wà mẹ́rọ.
0: Rẹ́dà.
1: Ayọ̀ kí ló
0: wà. Yes, sir. Ẹ fẹ́ mú òwe kẹ parí ẹ̀.
1: Lẹ́wà.
0: Ṣé ẹ fẹ́ bá wa parí òwe ni?
1: Lẹ́wà.
0: Ẹ yẹ bá mú.
1: Kílẹ̀ sọ.
0: Ẹ bá mú nọ́mbà òwe náà.
1: Number 2.
0: Oromo adiye o ma wodi.
1: Eh?
0: Oromo adiye o ma wodi. Ya yeah, lo ma sha. E pari e. Hey, ore. Ore. 0704-700-3341 0704-700-3341

0: lo e kale o
1: e kale
0: e kale sa o lati bo le tin pe wa ki loruko yin
1: jami loruko ajegunle
0: alagba jami o lati ajegunle hello
1: mo da yin o ke
0: o da e mu number o
1: number 2
0: number 2 gbogbo awara ajegunle nko ah o da number 2 ti lo 7 eru ona ni royin oka to gbo eru ona oni royin ora hello eru ona ni royin oka to gbo eno pa ka sa bi to gbo ni agbado to ba gbo agbado ni won pe loka
1: a to ka me konde lori mi
0: eh e won ko be wa se nlo te wa se nbo eyin ko le gbin o te ba se nlo te wa se nbo wa ma wo pe ah agbado yen o ti fe gbo o ti gbo o ti to ka eh eh o ti to be won ni eni to ro nkan eh won lo mo nkan to gbo eni to ro eyin le ma eyin ko le fi be o ma ko ah kini yi o ti gbo o ti to be abo ro so yen o so yen o ti pongan awon lo ma royin eni to ba nkoja loju ona to nkoja nibi kan gbogbo gba te ma so pe ah kini yi o ti da eni to ni gangan o kin mo kankan awon lo ma royin ero ona ni royin oka to gbo o de ba mu eh te ba ti pe mi pada e ja mi duun soke ka wa ba ma se be ka ma ma pa le ka ni ma ba ora wa gba so ye ni kete kete to 103.5 fm le wa 0704 7003341 eh lo e ka lesa e ka lesa e ba ni meje se alagba folabi lati idiroko e ka le gbogbo ara idiroko nko
2: yes
0: e ba yes sir e da e ba mu number ke ba mu mi
2: number 8
0: yeah gbogbo langba lo da ni dele
2: kí ni
0: kọ lọ́rọ̀ mú bọ́ọ̀kẹ́ lọ sọ́dọ̀ gbogbo
2: aláǹgbà ló dánú délẹ̀ àmọ̀ yìí tó nú rẹ̀ dá
0: ẹ mọ́
2: gbogbo aláǹgbà ló dánú délẹ̀ àmọ̀ yìí tínú rẹ̀ dá
0: o gbogbo aláǹgbà ló dánú àmọ̀ yìí tínú ẹ̀ dá ẹ ti fẹ́ máa dáwó ẹ bá ń tún yí ẹ bá ń túnṣe ẹ bá ń túnṣe ẹ bá mi adjust ti ẹ dáadáa ẹ bá ń tún gbé
2: gbogbo aláǹgbà ló dànù délẹ̀ àmọ́ yìí tìǹbù rẹ̀ mọ̀
0: ó dáná ẹ ṣeun ẹ bá wá ẹ jẹ́ ń parí ẹ̀ fún yín gbogbo aláǹgbà ló dànù délẹ̀ tàbí káwọn èèyàn sọ pé gbogbo aláǹgbà ló dàkùn délẹ̀ a ò mọ̀ yìí tìǹbù
2: àmọ́ yìí tìǹbù
0: bẹ́ẹ̀ ni gbogbo ló dakùn délẹ̀ ẹ mọ̀ pé táwa èèyàn gan tí kùn bá ń ro wá ìgbà míì àákàn dakùn délẹ̀ ni tá a máa yí boro ẹ ṣùgbọ́n aláǹgbá àwọn kan dakùn délẹ̀ ẹ ní mọ̀ bóyá ní òórùn àbí òórùn ni ó ṣáà ti ń lọ ni bóun ṣe ń rìn ìrìnàjò
2: tiẹ̀
0: bẹ́ẹ̀ ni bó ṣe ń rìn ìrìnàjò tiẹ̀ ni ó dẹ̀ bá mú orin àlọ́ àpagbè kan tẹ bá mi pa kẹ bá mi kọ́ àpagbè
2: àsìkò mi ni mo jẹ dúró mi ju ìjà rí mo jẹ dúró mi ju ìṣúná bá kí.
0: ẹ ṣeun.
2: ilé ẹkọ tó wà pa.
0: ẹ gbìyànjú.
2: ok.
0: ẹ gbìyànjú.
2: ẹ
0: ṣeun. ẹ bá ń kíyàn kan kẹ tó máa lọ.
2: ǹkẹ́ ẹ̀ka kí n tó máa lọ. 我看我比较比你那么
0: 多心
2: 跟我声音不在你跟我是接人应该
0: 我没有心
2: 我记忆那些就有那个过年在这
0: 啊心我呢
2: 我得记过过年这样归爱点过福利提起爸爸就能不过不跟人家喜
0: 欢阿
2: Ẹ
0: ṣe o.
3: Yóò ṣe ṣe.
0: Aki gbogbo, àwárọ̀ kí gbogbo ọmọ Nàìjíríà kí yóò
3: ṣe
0: ṣe. Yóò ṣe ṣe. Gbogbo ẹ̀ yóò dà.
2: Amen.
0: 103.5 FM Radio 1 lẹ́wà kí ẹ má yí kúrò. Wọ́n kí gbogbo ọmọ Nàìjíríà àti bí gbogbo ẹ̀ ṣe ń lọ báyìí. Ayọ̀ náà ni ó padà já sí ìkòkò tó bá máa jata wọ́n lè dí àgbóná. Inú ìkòkò dúdú náà ni wọ́n lẹ́kọ̀ọ́ fífún ti jáde. Àwa náà láàyè gan. Hello, ekaale o. Won ni kikoko ma fo ikoko eleyi o le fo. Hello, ekaale o. Ah, eragun. Hello, ekaale o. Ah, ejo e ba mi kuro ni bi ero yin. Ke ba mi yi seyin die tabi ke ba mi du sabe table. Taba, abe sia ni ke ba nfisi. E yi sile ke wa du sabe sia. Eh abe sia ni ke ba nju sile ba ti yora yi sile ka ba le jo ma gburo ara wa tori ko ma de ohun to nda mi lo yen e se 0704 700 3341 ojo oputa gbe ni e 0704 700 3341 ojo oputa ma gba wole la sale o na ni e abalawita wa yi owe la npa ni lori eto asha ati ise

0: Hello.
1: Ẹ̀kálẹ́ sáà láti bọ̀lẹ̀ tí ń pè wá o.
0: Wà á ìta jù láti ló sọ̀rọ̀.
1: Láti
0: Ajíbọ́lẹ̀.
1: Alàgbà Ajíbádé láti Ajíbọ́lẹ̀.
0: African Jàrú.
1: African Jàrú.
0: Bẹ́ẹ̀ni, Jàrú lọmọ.
1: Jàrú lọmọ láti ilẹ̀. Ẹ ti ṣe bí àwọ̀ bíi mélòó? Àwọ̀ orin bíi mélòó lẹ ti ṣe?
0: Mi ò tiẹ̀ ṣe àwọn onídọ̀ tí mo ti kọ fún yìí.
1: Ara pe ma ko e ma ko fuji fun mi lale yo awo eh ni awo orin fuji melo le ti se ti gbe kankan jade nbe
0: o se ngba ti mo ko ni o se awo kankan mo se job mo da job ni bayi so ma so we are struggling ngba ni o ti gba tan lo ko lo na wala pada lo mo se amọ na ko ni lo
1: o da e ko wu ko je ni mo pe ayo naa lo pada ja si o da ba mi mu owo ike e ba mi pari e no ba le boya le get e mo de wa like igbagbo yin o yiyo ekun
0: nkan ma ja ko
1: Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi,
0: Emi,
1: Emi, Emi, Emi, Emi,
0: Emi,
1: Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Emi, Oda, yíyọ ẹkùn bíi tojo kọ́ tó ṣe ń yọ́bọ̀ yẹn ó ti wá bó ṣe máa mú oúnjẹ yẹn ló wá òun ṣe tojo ó ṣe fẹ́ fọ kọ́nà ni ó fẹ́ wo ọgbọ́n tó máa fi kọ bẹ́ẹ̀ ni yíyọ ẹkùn bíi tojo kọ́ ó dẹ̀ ẹ bá mi mú wá bíi tojo kọ́ àlọ́ àpàgbè kan ẹ bá mi mú orin ìkẹ́kọ̀ọ́. Àlọ́ àpagbè orin tó wà ń bẹ̀ á lọ.
0: Ok. A ó gbé ìjọba.
1: Ẹ mú ẹ wẹlẹ. Onípe ẹ sọ àlọ́ fún gbogbo àwọn àbúrò mi o. Àlọ́. Àpamọ̀ ni àlọ́ àpamọ̀ nìyẹn ó yàtọ̀ sí àpagbè ìyàtọ̀ tó wà náà wà olúwa ṣeun ẹ bá ń kí ẹnìkan.
0: Àwọn èèyàn mi pọ̀ tó ń kí ìrọ̀lẹ́ lájọ kí ẹ̀bùn tọ̀.
1: Ẹ kó gbogbo ọmọ papọ̀.
0: Àwọn ọmọ adé kò ní ẹ̀ jẹ́ káwọn náà mọ̀ lọ́gbẹ̀ẹ́ ọjọ́ tó kíyàwó ní àgbáríkà ó tọ́jú mi.
1: Ìyẹn náà ti dá.
0: Ọjọ́ bá mi ní lọ́rin ní gbogbo wa tó ní wá gbọ́.
1: Àmì
0: ní ọmọ ọdún kékeré
1: káàkiri
0: ọjọ́ káàkiri ọjọ́ aṣojú ní ọjọ́
1: náà. Àmì
0: ní ọjọ́
1: àmì ní ọjọ́
0: àmì
1: ní ọjọ́
0: àmì ní ọjọ́
1: àmì ní Ire o, alàgbà Jàrú. Bó tiẹ̀ lẹ́ fẹ́ kọ fújì fún wa ṣùgbọ́n ẹ má wọ̀rí. Ẹ ló ti pẹ́.
0: Ṣé bá ní fún yín máa fún yín? Ẹ gbé ní fún mi.
1: Ó yẹ sáré ja ní díẹ̀ ní ṣojú.
0: Ṣé fẹ́mi lọ́sùn fẹ́ mi lójú? Èmi kọ́ lẹ̀ ń fẹ́. Ọlọ́run ló kí lẹ̀ ń pọ̀ níwájú. Ọlọ́run ló kí ó fi ń ṣe sábàbí. Àti pé sábàbí yìí bẹ̀rẹ̀ sí ló tún fi ń ṣe. Nínú ayé ni bàbá ẹ ò ní gbé sábà bí i láti ìta àti ìgbìmọ̀ ẹjọ́
1: ẹ sì wá ń bẹ ẹ sì lè wọ stúdíò bẹ́ẹ̀ ṣe wà yẹn lè wọ stúdíò. Kò sí wàhálà kò séyìí téèyàn ò lè ṣe ẹ sì lè padà wọ stúdíò bẹ́ẹ̀ ṣe wà yẹn kò séyìí ẹ bá jẹ́ dókítọ̀ kẹ jẹ́ tíṣà ẹ bá fẹ́ wọ stúdíò ẹ wọ stúdíò.
0: Ó
1: dà.
2: Odaro.
1: 103.5 FM. Ewo. Eh, ba je dokita. Koluwa je professor. Nkan to ba ti wa ni ara eyan teyan o ti ni to ba ti de talent e ma se fi talent yen pa mo ma se fi talent re kara ma se ri talent re mole ara kunrin hello e ba yi le o ka le sa e ba yi radio yin sile die
0: da ma
1: sa e ba yi radio yin yen le die ki loruko yin lati bulletin pe wa
0: Akiola
1: lati lati bo
0: Clary hello
1: lati adugbo bo alagba Akiola
0: lati ajegun ajegun
1: papa lati ajegun le papa e ba mu number
0: number 10
1: Bi abanja. Bi abanja. Bi abanja. E pari e.
0: Hello.
1: Hello, sir. Bi abanja. E pari o wenye.
0: Bi abanja. Bi ti ka kuko.
1: E shiu. E ba e ban kwate. O fura yu.
0: Ba.
1: Ba. E se o. E ba ba mu alo apagbe kan. E ba mu orin to wa nu alo yen. E ba mi ko.
0: Ilu ori wo.
1: Awon orin to wa ninu alo ti won ko fun wa. Tabi ti won pa. Ti won de so fun wa nigba ta wa nkekere. Ti won so fun yin. Eyi te yin ranti. Orin to wa nu e bi alo asin ni peku anansi ni japa. Eyi te ba si ranti nbe. E ba rora mu rin yen ke ba mi ko. Ke wa so nkan ti o ko ko wa.
0: Eyi to ko fun wa ngba yi. Ja wa podcast man kekere ohun ni awon eoko ko to ma ko pe e gbo ta yi o gbo ta yi pa gbo to.
1: E je ka ma gbo lo.
0: Hello.
1: Hello sir, mo ngbo yin.
0: Eh a man ko ba lati pa lo ya ba ti se ta ma ma ko pe gbo ta yi ma gbo ti ohun gbo ta yi.
1: Ni ma gbo so ngbo ta yi ma gbo so ama ama pa te osi to oni pe mo ri to wa nu awon ni e ba nkiyan kan tabi meji ke to ma lo
0: ma
1: e ba nkiyan kan tabi meji ke to ma lo e ki enikan eni anfani lati ki eyan kan pe mo ki lagbaja o Any amfani lati ki eyan kan greet one person.
0: Okay, you greet one person.
1: Ben isa.
0: Okay. I'll make you right.
1: Any
0: akoko. What?
1: Any akoko to ba ti wa sokan yin na ni keki.
0: And you're making me home in the world, Maki. And you know the Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki,
1: Maki, Maki, Maki, Maki, Maki,
0: Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki, Maki,
1: Maki, Maki, Maki, I shall 10:30 siwa ready 103.5 FM lewa ema yi kuro 0724700334107047003341 ojo opo te gba wole o na ni lati mu lati pari e la shale